Erege laago mẹ́sàn àṣálẹ́ lù. Ẹ̀ka alẹ́ àsìkò iṣẹ́ òní. Ìròyìn àṣálẹ́ ló ń dé sí ti gbọ́ yín láti kàn ní rédíò 1103.5 FM. Ìròyìn látẹnu àdúrà mọ́ mi Balógun. Ìjọba ìpínlẹ̀ Èkó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé òun ti rọ́wọ́ tó àwọn tí wọ́n kúndùn láti mọ tọrọ owó lójú pópó bíi 45 tí púpọ̀ nínú wọn tí wọ́n jẹ́ àgbàlagbà nígbàtí àwọn tó jẹ́ léńjẹ nínú wọn náà wà ńbẹ̀. Nínú ọ̀rọ̀ eléyìí tó fi síta lójú òpó X rẹ̀ ìyún ojú òpó ìkànsíra ẹni, kọmíṣánná fún ọ̀rọ̀ àyíká àti ìjàgara omi Ọ̀gbẹ́ni Tokunbo Wahab ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó yànnà náà wípé àwọn tí wọ́n kúndùn láti mọ tọrọ owó ọ̀hún bíi 22 tí wọ́n jẹ́ àgbàlagbà tí díẹ̀ nínú wọn sì jẹ́ àwọn ọmọ kéékèèké léńjeléńje òun ni àwọn rọ́wọ́ tó ní agbègbè Oshodi àti Agege. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé nínú iṣẹ́ àwọn eléyìí tí àwọn ṣe ní agbègbè CMS ni àwọn ti rí àwọn àgbàlagbà bíi 14 tó sì jẹ́ wípé àwọn ọmọ kéékèèké tí àwọn rí mú wọ́n jẹ́ 9. Ó wá fìdí ẹ̀ múlẹ̀ wípé iṣẹ́ ọ̀hún yóò máa tẹ̀síwájú láti ọ̀dọ̀ àjọ eléyìí tó ń mójútó ọ̀rọ̀ àyíká àti ìjàgara omi kí ìmọ́tótó kó lè wà jákèjádò ìpínlẹ̀ Èkó. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ mínísítà fún ohun àmúṣagbára tó tún jẹ́ olùdíje dupò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò ọdún 2027 ìyún Báyọ̀ Adélábù náà ni ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìròyìn tó ń jà ràìnràìn wípé àbúrò òun tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọláìdé Adégòkè àti òun àti àwọn ọmọ ìbejì rẹ̀ méjèèjì òun ni wọ́n jí gbé nílùú Ìbàdàn. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé òtítọ́ gbà òun ni ìròyìn náà. Adélábù fi ọ̀rọ̀ yìí síta nípasẹ̀ olùbádámọ̀ràn lórí ọ̀rọ̀ ìròyìn rẹ̀ ìyún Comrade Fẹmi Awogboro. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé iṣẹ́ láabi ọ̀hún láti ọ̀dọ̀ àwọn ajínigbé ó wáyé ní àárọ̀ kùtùkùtù òní. Nínú àtẹ̀jáde tó fi síta ó ní abilékọ Adégòkè ó kúrò nílé ní nǹkan bíi àárọ̀ kùtùkùtù òní léyìí tó fi jẹ́ wípé ó ń gbé àwọn ọmọ rẹ̀ lọ sí ilé ẹ̀kọ́ kó tó di wípé àwọn agbébọn ọ̀hún ṣẹ́bùrú ọkọ rẹ̀ tí wọ́n sì gbé àtòun àtàwọn ọmọ ìbejì rẹ̀ lọ. Wàyí o, ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ti dá àìbalẹ̀ ọkàn sí ọkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé ìlú Ìbàdàn tó sì jẹ́ wípé gbogbo wọn ni wọ́n ń pè fún kí ìjọba kó gbìyànjú láti so okùn ètò àbòlé kí ìwà ipá kó lè dohun ìgbàgbé láwùjọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ti rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti wà ní ìfarabalẹ̀ kí wọ́n sì máa fi àdúrà ran ìjọba àpapọ̀ orílẹ̀-èdè lọ́wọ́. Ẹnìkan, ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà àjọ National Orientation Agency NOA ìyún Dókítà Mustapha Adédèjì Tukur náà ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ lórí ètò iléeṣẹ́ wa kan eléyìí tó máa ń wáyé ìyún The Political Roundtable. Ó yànnà náà síwájú sí wípé kí wúrà tó dán àmọ́ ọ̀la iná kọjá nítorí náà kí gbogbo ọmọ Nàìjíríà ó gbà wípé gbogbo ń tà ń là kọjá lónìí dídùn báyìí náà lọ́sàn ó sùn nígbà tó bá yá. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo ohun tí ìjọba àpapọ̀ tí wọ́n ń gbé ní ìgbésẹ̀ òun náà ni ó ń wáyé láti rí dájú pé ìrọ̀rùn dé bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ló tún rọ ìjọba láti mú ètò ìṣàkóso ní ẹsẹ̀ kúkú lọ́kùnkúndùn pàápàá jùlọ pẹ̀lú òmìnira fún àwọn ìjọba ìbílẹ̀ eléyìí tí ìjọba àpapọ̀ ti kéde rẹ̀ tó sì jẹ́ wípé ọ̀pọ̀ ìpínlẹ̀ wọn ò lórí ọ̀fẹ́ láti gùnlé. Nítorí ìdí èyí ó ní kí ìjọba kó ṣe àwọn iṣẹ́ ìwádìí tó múnádóko kí wọ́n sì rí dájú wípé gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé tí bàtà fi ń ta gbogbo ọmọ Nàìjíríà lẹ́sẹ̀ òun ni wọ́n ṣe ní ètò ní ìbámu pẹ̀lú ìrọ̀rùn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Torí ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè yìí òun náà ni wọ́n ti ń retí pé ìgbà wo òun ìrọ̀rùn náà ni yóò dé. Ìròyìn ní ṣókí kò ní jù báyìí lọ láti kàn ní rédíò 1103.5 FM. Àárọ̀lá ni kẹ́ pàdé wa fún àwọn ìròyìn míì ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì. Ẹ ṣeun o.
bí ẹ ti ṣe ń tẹ ti gbọ wa àdúrà mọ mi balógun ń lọ kọ mi àwọn ètò wa ń tẹ ẹ síwájú ẹ kú kalẹ.

0: kinga taba mu kin kinin nuro ba tan le ma wa ama ma pariwo ni bi igba ti won fada sha won ma e ma yabu e ma tan kita pa e ma ro ba nu je so ranse sawon iya ko si wa ala enu ele wa ni e mu ra si awo ibi titi ina o ja si kola ma pa wa kogun alemi aman temi manual qur'an ni ke wala akibatu al muttaqi alifa adabiya kusiliawo alifa adabiya ko kusibi ti gugu aye tin so bi ah e meje ri o o fo oro ri ku ni gege bi yan ti ma gbu eku agbalagba tota na la gbu oku kilo wa de te ni je ke ni o ku osin abi ke ma wi wi ku yi ke ma so so ku san pa Allahu asha nwa fun fas ko yi o fin kadu ngugu awon ta ji abi won gbe ta ji omo won gbe nlo ogbo ma so ati kanu awon oluko ti won pa eku raju ku ara fera ku atemara Allahu aba yo yo gugu awon to ku nbe layo atalafia Allahu aba oni je ki won ba bayi lo pelu ogu ala Allahu aba ara anu si won won ara anu gba Allahu a ko sa won to ji won lokan a ko si won lemi lati tu won sile layo atalafia ara lori ni to sele yi akoko to nbe oga wa lorilede President Tinubu mo nbe governor Oyo Seyi Makinde mo nbe inspector general of police gbogbo Nigeria ati commissioner of police gbogbo Oyo state edakun e Maryland edakun egbiyanju edakun ewo naa bayo bọ́rọ̀ ọba ti ń pẹ́lẹ̀ yóò máa gbọ́n sí ni ẹ má wo ní táwọn èèyàn ń sọ ẹ ṣe ń tí ẹ bá kú ńbẹ ẹ yóò máa fi rántí yín sí dáadáa ẹ ṣe ń tí wọn máa fi ṣàdúà fún yín ẹ ṣe ń tó ṣe yín pé gbogbo ibi táwọn ọmọ yín bá dé wọ́n ní free access láti kọjá ń bẹ́ aggression mẹ̀kúnnù kò ní lapa sí wọn ẹyọ tó bá ku àwọn àtàwọn ọmọ yín tẹ̀sí ń bẹ́ wọ́n ń fàsìkò yìí mo kọ́ fẹ́ fi rọ gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ̀m̀bẹ̀ńlẹ̀ yóò wà nítorí ọbẹ̀ bá ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ̀nu ọbẹ̀ ti ṣàbúrú tó fẹ́ ṣe aláǹgbá ta bá sì rí lórí àmù pẹ̀lẹ́pẹ̀lẹ́ láfilé ohun tá a bá ṣọ́ra ó ṣeéṣe káláǹgbá òun já sínú àmù kó bomi àmù jẹ́ àbí káwà fúnra ara wa níbi a ti fẹ́ pa ká fọ́ àmù ni ká da gbogbo omi inú rẹ̀ nù gbogbo mùsùlùmí ti ń bẹ ńlẹ̀ yorùbá mò ń bẹ̀ wá mò ń rọ̀ wá o ẹ jẹ́ a fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi yanjú ọ̀rọ̀ ti ń bẹ ńlẹ̀ àkọ́kọ́ ẹ̀bẹ̀ tí mò ń bẹ̀ wá òun náà ni pé ẹ má jà tẹ̀lọ́gbọ̀já wúra ní tó ṣẹlẹ̀ yìí ẹja gbà wípé ìyà yìí àtàbùrú yìí gbogbo ọmọ nàìjíríà ló ṣẹlẹ̀ sí tàbá wo ń táwọn aláṣẹṣe ń sọ àṣẹṣe sí ipé kò kàn wá ìsìláàmù ò sì mọ ọ̀dájú ẹ̀sìn àánú ẹ̀sìn tó bì kítà ẹ̀sìn tí ń bí àlàáfíà àti sinmi lẹ́sìn sílá ọmọ ẹ̀rẹ́ ti pé ń gbà tálayé lọ́rùn ànábùwà mohammed tó wà lú mẹ́dínà sallallahu alayhi wa sallam oríṣi èèyàn mẹ́rin ló bá ń bẹ́ ó bá wọn júù tọ́láwọn ń ṣẹ̀sìn ànábù musa ó bá wọn kírísítẹ́nì tọ́láwọn ń ṣẹ̀sìn ànábì ìsa ó bá wọn bọ́ọ̀gì bọ̀ ọ̀pẹ ó sì bá wọn mùsùlùmí tí ó ṣe pé wọn ti gba ẹ̀sìn lọ́wọ́ rẹ láti mẹ́kà gbogbo wọn ló bá mẹ́dínà.
1: Ìjọ Zawi àti Nafalhatu Nasiriya àti ilé Kéwu Madu Dr. Sheikh Nasiru Kabara fi tìfẹ́tìfẹ́ pe gbogbo ẹ̀yin Alhumon Mùsùlùmí wá sí ilé Kéwu wọn tí a ti ń kọ́ ìmọ̀ Kéwu ìmọ̀ Lárúbáwá ní ìlànà àwọn oníṣúfí ní headquarters wọn tó wà ní Block 10, Road 11, Ọbásanjọ́ Housing Estate lójoojúmọ́ láti ọjọ́ Sátidé di ọjọ́ Alárúbá láago mẹ́rin àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́. Àsàlátù àti àsìkárù máa ń wáyé ní gbogbo ọjọ́ Sunday láago mẹ́wàá títí di aago méjìlá ọ̀sán nílé wọn. Bẹ́ẹ̀ náà ni gbogbo ọjọ́ Jímọ̀ kété tí a bá ti kírun Jímọ̀ tán títí di aago mẹ́rin ọ̀sán. Ẹ̀yin ọmọ ìyá tó wà ní Mushin, ẹ pàdé wa ní mọ́ṣáláṣí wa tí ó wà ní Bakari Street lẹ́yìn tí a bá ti kí ìṣá ìtàn lọ́jọ́ Jímọ̀ títí di aago mẹ́wàá. A ó máa retí yín o. Assalamu alaikum wa rahmatulahi wa barakatuh.
0: Àwọn Júù àtàwọn Kírísítẹ́nì tánàbí bá mẹ́dínà àwọ̀ ń bẹ láàrin wọn tí ìṣẹ́gbé ọdún mẹ́fà sí méje ẹ̀rẹ́ tipa ànábì mohammed ló parí ẹ̀ tàfi ń kíra wọn tàfi ń bára wọn ṣe ẹ̀sìn jàgíríjàgan ẹ̀sìn apààyàn gẹ́gẹ́ báwọn aláṣìṣe ti ń wí ni àtàwọn apá kan nù kìrìsìtẹ́nì tá ń sọ káàkiri kò yẹ ká ànábì ṣẹ́ni kankan kù mẹ́dínà ó yẹ kó ìbíìdì ẹ̀ ni nígbà tọ́lọ́run ti fún lágbára láti gba gbogbo ìjọba ni kìrìsìtẹ́nì tó bá mẹ́ àti júù tó bá mẹ́ ó sọ̀rọ̀ ìsìláàmù fún wọn ni àwọn táwọn bíútì ti ń bẹ ní ìsìláàmù wọ́n gba ìsìláàmù àwọn tẹ́sí ń wò pé àwọn olè fẹ̀sìn àwọn ẹlẹ̀ wọ́n ń ṣẹ̀sìn wọn ń ṣe lásánlá alẹ́ wọ̀sánlám ó sì ń bá wọn ṣe ẹni tí ò bá mọ̀ tàn kó lọ ká ẹni tí ò bá mọ̀ ìtàn kó lọ ká kó gọ́gù ẹ ní ẹ̀sìn ìsìláàmù kùránì ní lápọ̀ọ̀tún ìdá ní lápọ̀ọ̀sì wọ́n yá síbi ńlá ẹ̀ tẹ bá gọ́gùn ẹ̀sìn ìsìláàmù mo fẹ́ kẹ́ ẹ lọ sínú jihad ẹ gọ́gùn ẹ ẹ wá bá ń gọ́gùn kí làwọn májẹ̀mú kan tó ja jihad ẹ kà á jáde ká yíó gbọ́ ìlú tán bá fẹ́ lọ jagun ẹ kí làwọn ìwọ tí wọn gbọ́dọ̀ ṣe ẹ kà á jáde èmi lérò pé nínú àwọn tí ìsìláàmù kọ lójú ogun òun náà ni wípé ẹ gbọdọ̀ lọ sílùú kan pé ẹ fẹ́ bá wọn jagun ọ̀rọ̀ ni ó kọ́ ṣáájú àti mọ̀ràn ẹlẹ́yìn kejì gbogbo òlú tí ẹ fẹ́ lọ bá jagun ṣèbí ìsìláàmù stéètì ẹ ṣe àkọ́kọ́ gbogbo ẹni bá sọ̀rẹ́ńdà ẹ gbọdọ̀ pa ẹ̀kejì gbogbo ilé ìjọsìn wọn ẹ gbọdọ̀ wọbẹ̀ ẹ gbọdọ̀ wó ẹ̀kẹta ẹ gbọdọ̀ pa obìnrin ẹ̀kẹrin ẹ gbọdọ̀ pa ọmọ kéékèèké ẹ̀karùn-ún ẹ gbọdọ̀ pa ẹni tí ń tí ń jẹranko ẹ̀kẹfà gbogbo ibi tá fi ń dako àbíbi ẹ̀kejì ibi tá ń kó oúnjẹ sí ẹ gbọdọ̀ sọná síbẹ̀ torí pé ẹ fẹ́ dájú wọn gbogbo àwọn principle of war laws of war tislamu kale njawinya ton gori media ton soro ti qur'ani ton soro si islam ton soro san nabi nje ni man pe rara bai tati wan so ku ya mo banditi to lo ji oma awon muslimi ni wa ni turina ki gugu eyan dide a fe islam man le yoba gugu bi e ba ti ba muslimi e ma pa won ema la haula wala quwwata illa billah ayin joba e madake o emi mi nso pe gugu awon ton soro yi wa gbe contract fun ni their main and objective is to destabilize the peace of Nigeria bo ti sele n Rwanda ni Congo na na fe ko sele in Nigeria ka ko juja sirawa kama parawa ile yo ba to se ipe integration ti po jumbe ile wo lo fe wo ebi wo lo fe wo agole wo lo fe wo to e ipe latoki e dele muslimi nikan lo wa nbe latoki e dele Kristiani nikan lo wa nbe latoki e dele awon onisese nikan lo wa nbe opolopo awon ti wa lulu ogun yi ti n korin ogun yi se ba la onu media awon to n soro yi opolopo awon e le so pe bi bayi na n gbe lawon to wa ni Nigeria awon ti si nbe loke okun won mo pe tawon ba daru tan awon nibi tawon fe gbe to tawon fe sa lo nbo leyin fe sa si te ba daru tan ikanu awon eje mi ajijo n soro won ni gbogbo wahala ti nbe nleyin awon Fulani ni awon kinikan ni awon na wa na inbeji na segba na sawo na se koko baba asasu eje ki gbogbo abira wa le gbogbo bi ta n gbe nle Yoruba yi ta le ni chi o le fo soya pe 200 years ago awon to bi n wa nbe ki se pa wa ni te ba ni Fulani wa si Nigeria ni won yi se ipile Nigeria awon to wa si Nigeria ni Fulani nikan ko ni Niger awon to wa lati ibe to wa settle si Nigeria tandi Nigeria won wa ni Chad awon to wa lati ibe to wa settle si Nigeria won wa ni Cameroon awon to wa lati ibe to wa settle si Nigeria won wa ni Ghana awon to wa lati ibe to wa settle si Nigeria won wa Mali awon to wa lati ibe to wa settle si Nigeria won wa be Abidjan Cote d'Ivoire lo be na ni gbogbo bi ti mo da ko yi ajase ni o kotonu ni o Ghana ni o Togo ni o Abidjan ni o te ba de be e bo mo Nigeria e ba Yoruba e ba Hausa to se ipe bi 200 years ago na ti settle be te si wa nbe ti sin iwo to ba wa n kitan kitan to n so wipe awon kan won e so mo Nigeria ẹsìn islam ẹsìn ajoji ni kì í ṣẹ̀sìn bàbá wa mo fẹ́ bi ẹ léèrè odudua tẹ́ pè ní ìpìlẹ̀ ẹ̀yin Yoruba níbo ló ti wà ebi gbogbo alakọ́léèwé pélé larabawa lodudua tiwa àkọ́kọ́ n túmọ̀ sí pé ẹ̀sìn tó dudua gbé wa tá ń pè ní ìṣẹ̀ṣe yẹn kì í ṣe ẹ̀sìn ìpìlẹ̀ Nàìjíríà. Ẹ̀kejì nígbà tó délẹ̀ Yoruba nílé ifẹ̀ tá ló sọ̀kalẹ̀ sí ṣègbó báwọn ọba kan ń bẹ̀ báwo ló ṣe jagun tó gba agbára lọ́wọ́ wọn tó gba ipò lọ́wọ́ wọn tó ń wá di ọba àtàwọn ọmọ rẹ̀ tába fẹ́ yanjú kínní tí ó sì yanjú bá a ti ń fẹ́ kone kaluku pada bi o ti wa gege be tin pitan fa won fulani be fe ri won Nigeria sun tori ko si bi na ki ti sori kabo se gbogbo awa ta je yoruba papa awa muslimi atawa kristeni atawon tan lawon nsese se eni ba ni la ka inu yin ko lo sun ko ronu soro ti mo so so fe fi ton sele yi o fe fi destabilize yi wa ni ka da ogun le laarin wa plan work ni eyin kristeni e le expect pe ki muslimi o kun yin lowo ko ran yin lowo pelu lati ma broadcast pe n ton sele yi awon muslimi lo dahale awon muslimi lo nse se na ti dan ti n pa ayan yen ko sawon muslimi ninu awon tapa ni aba awon mo tan jigbe logun mo se ko so mo muslimi ninu the same day ta kidnap awon mo logun mo so the same day 42 la awon tan kidnap ni boruno so se gbe omo adun meji omo adun meta omo adun merin yawo ile ati bebe lo ni school na lo kidnap won the same day kana shemi yato semi ni aburi yato sori eja sun karunu mo wu baba kan taye e ti ra e ba gbo n tin so lenu bo se n sipe fanabi ni n soro sawa muslimi ni n se gba ni n sawo ni n se koko baba sasu ngba ti o pari oro o ni awon fun awon fulani lose kan release awon mo aijebe gbogbo sabu to wa nle yoruba kawon yoruba o dide kan ma lo pa gbogbo awon usa to ba wa nbe la hawla wala quwwata illa billah jari pi agbo kogun ta ba fe se ogun yi ta si fe dekun re e je ki gbogbo wa ka fi ẹsìn tá ń ṣe ká gbé sínú gbáyà wa ká wá gbé ọ̀rọ̀ orílẹ̀-èdè wa sórí ká ẹ lè rí túnṣe ọlọ́run àtún gbogbo wa sọ. Ọmọ ẹ̀yà ni Muhammad Mas'ud Al-Kunji ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 070-3699-8274 báǹkì wa tá ń lò ní GTB 06930633312. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
2: Assalamu alaikum ya miski wa tibbi. Assalamu alaikum.
1: Ijazawi atu nafalhatu nasiriya ati ile kiu madu Dr. Sheikh Nasiru Kabara. Fi tifẹ tifẹ pe gbogbo ẹyin alhumon musulumi wa si ile kewu won ti a tin ko imo kewu imo larubawa ni ilanu awon onisufi ni headquarters won to wa ni block 10 road 11 obasanjo housing estate lojojumo lati ojo saturday di ojo alaruba laago merin abo ti ago mefa abo irole asalatu ati asikaru ma nwaye ni gbogbo ojo sunday laago mewa titi di ago mejila osan ni ile won be na ni gbogbo ojo jimo kete ti a ba ti kirun Jimoton, titi di ago meri osan. Enyo mo yato wa ni mushin. Ekpade wa ni mashalashi wa ti yo wa ni Bakari Street. Lenyi ti abati ki isha iton. Lojo jimo, titi di ago mewa. Aoma reti inyo. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rọ̀, lọ́nà ìṣáájú. Ọlọ́run ọba mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kú, alábẹ́là àsátọ̀. Tódò bá wá kú, òmùwẹ̀ là á pè o. Tó bá wáyé ti pé tó ta bá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ rikisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́run ọba mi dáde rẹ̀ fún tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́run ọba mi rán. Àwọn lọ́lọ́run ọba mi rán torí wípé ọlọ́run ọba mi fẹ́ nìkan si jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé. Ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkèlè.
1: Òṣùlá ti a ti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wa ó kílẹ̀.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
1: Ní bàbá Òṣùlá léwu àtẹ̀gbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó sì jẹ́ gẹlẹ́lẹ́sẹ̀ gbọ́n. Ẹyin ẹ pe bàbá sórí nọ́mbà yìí. Bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó mọ fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-90-16 091-57-58-90-16 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 kó tó di pé wọ́n tẹ̀síwájú. Ẹjẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́run ọba mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin yìí àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó. Bíi kójú kójú dédé máa sú ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ bá, wọ́n ti lọ sáwo àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Bọ́lọ́run ọba mi ṣe kọ́ póun ó lo ìgbésí ayé òun tó kùnà. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ mọbì kan tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ̀jẹ̀ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, Ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ ní. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó. Ẹ̀yin máa mú wọn. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sú yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tí ẹ ti lè rí wọn. Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú, tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí, tó ti wá fẹ́ mọ̀ dàbíi pé ó ti ń sú wa. Ẹ ò tí ì dọ́dọ̀ ẹni tọ́lọ́run ọba mi fi rán. e ti dodo eni to moju le ja re ni o ani se mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba a solution gbogbo won lori gbala ari daju le yi je o e bo si jenu e je de ka polowo oja na mo nbo o
3: àwọn àmàbò wọn sọ pé igigogoro má gbomi lójú àtòkèrè láti lọ àmójútó ìrírun ẹdá ṣe kókó ṣe pàtàkì kí ọlọrun ọba má gba òde ọsán lọwọ ọkọ wa wa bíbá mi ẹ pọ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ jù ó ṣeé ṣe kó o ti gbọn gbàrá náà gbòòrò tí wọn ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ tó bá wá rí bẹẹ má bọ lọdọ osuna herbal òtítọ inú àti ìbẹrù ọlọrun ni wọn fi ń ṣiṣẹ tiwọn kò rú dúra.
0: ẹ káàbọ̀ padà fáyìn tẹ́ ẹ̀ rí nọ́mbà osuna herbal mọ́ nọ́mbà wọn rèé o 070-38-61-5168 070-38-61-5168 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 091-57-58-9016 091-57-58-9016 nọ́mbà tẹ́ ẹ lè pe bàbá sínú. Ìwọ́ ti rí bí ọyẹ́ tàbí o ti rúkùrúkùrú ojú léwó ó ń tà bàìbàì àbí irú orúkọ tó wù kí wọ́n lè máa pè fún ọ àbí ẹ̀yìn tilẹ̀ ti fẹ́ gbà ká mú à ẹ má mọ̀ gbà ká mú aburú ẹ má gbà ká mú tí ò dá o adìyẹ tí ò tí ì kú ó sì lè jàgbàdo ẹ tètè dìde ńlẹ̀ ẹ máa bọ̀ níléeṣẹ́ osula aba eye solution bàbá gangan ń bẹ pẹ̀lú mi nílé agodo ẹ̀yìn tó bá yá ẹ gbóhùn mọ́ o èmi ń sọ fún yín pé tó bá jẹ́ tìka sọ̀rọ̀ nípa ojú olókìtì bí ọ̀bọ wọn ò sí inú igbó kòkòrò tí ó sì tàwó bí aláǹtakùn ẹ má jẹ́ ń tàyín àkọsẹ́ ní ó ṣe o màá tó tú bàbá sílẹ̀ tẹ́ ẹ gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu wọn kẹ́ ẹ lè mọ̀ pé lórí ọ̀rọ̀ olójúdé yìí àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí rẹ̀ bóyá akọ náà ni o àpọ̀jù ṣúgà ni o àbí àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dàgbà tó ti di chronic infection tó ń bẹ̀jẹ̀ wọ́ káàkiri nínú ara ó wọ́ dápá ó kó bá a pa ó wọ́ dẹ́sẹ̀ ó kó bẹ́sẹ̀ ó ti gba ohun lójú ẹlòmíì ó ti jẹ́ kí ìfúnpá ẹlòmíì ó ga ẹlòmíì ṣe ni ó máa mí gúlegúle tẹlòmíì bá rìn díẹ̀ wọ́n á sinmi láìmọye ìgbà lójú ọ̀nà ẹ wò ó mò ń bọ̀ ná ẹ jẹ́ ká fẹsẹ̀ rajó díẹ̀.

0: ẹ káàbọ̀ padà. Ẹ wá gbọ́ o, àwa ọmọ gbogbo àwa ọmọ tí táwọn bàbá wa ń pariwo fún wa, àwọn ò mọ̀ ríran dáadáa, ṣe lójú ń pa tó ń wa mi pòròpòrò. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sùn yín, ẹ mú wọn wá sílé iṣẹ́ Òṣùlá Abà. Ẹ̀yin náà ò ní fàìsàn lùbà, ọmọ rẹ ni ó gbẹ̀yìn àwa náà o. Bàbá tó jìyà nítorí wa, màmá tó jìyà nítorí wa, wọn ò mọ̀ gbọdọ̀ di tá ń wọlé àbí. Lóòótọ́ ẹ ti gbìyànjú o, ẹ ti sáré sọ́tún sáré sósì, ṣùgbọ́n bẹ́yìn ò bá tí débi tí ọlọ́run ọba àbí ó ti dé gbìyànjú rẹ̀ ládé. Bí ìgbà tí ò gbìyànjú ni iléeṣẹ́ Òṣùlá Abà I Solution, ibẹ̀ ní kẹ́ ẹ lọ o. Ó dá mi lójú pé tẹ́ ẹ bá débẹ̀, ọlọ́run ọba mi ó dé gbìyànjú yẹn ládé. Wọ́n fojú wọn rínà kedere táwọn náà ó fi àlàáfíà lólé ayé. Kéèyàn ó fẹ́ jẹun kórí náà rí n tó fẹ́ jẹ, àbí kálejò ó wọlé ká tètè mẹni tó wọlé. Ọlọ́run mọ̀ ṣe wá lájá wọlé, kàbí tá a mọ̀ wá sọ pé kàbírù káàbọ̀, tí kàbírù ó wọlé tá a wà mẹ́wúrẹ́ ewúrẹ́ jáde. Àìlójú ló ń jẹ́ kí àgbàlagbà ó sì ràn láìsùn, tójú ò bá fọ́, ẹsẹ̀ ò ní sìnà, àìṣedédé ojú ló ń mọ èèyàn ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ pa ògiri kó tó rìn. Àìṣedédé ojú ló mú ènìyàn já sí kòtò já sí gegele. Ènìyàn tọ́lọ́wọ́n bá mi bá kádàrá pé ànádànù wọn dópin lórí ojú wọn tó ń yọ wọn lẹ́nu, lọ́lọ́wọ́n bá mi òkè máa ń darí lọ sílé ìtọ́jú ojú Òṣùlá Abà I Solution. Òpó ọlọ́wọ́n bá mi làwọn dìbò o, òpó ọlọ́run ni wọ́n bá dúró. Bẹ́ẹ̀ sì ré, àwọn òkè ń farapamọ́ jẹ̀yàn níyà lórí òdodo ni wọ́n gbélé iṣẹ́ wọn lé lórí. Tá a bá ń pè wọ́n ní ṣéhù nínú alágbo nílẹ̀ yìí, gáúsù sàmánì ta wà yìí nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú. Wọ́n tó bẹ́ẹ̀, wọ́n tó jù bẹ́ẹ̀ lọ. Ṣé ìròyìn iléeṣẹ́ Òṣùlá Abà I Solution kò tí ì dé sétí ìgbọ́ tiyín ni? Àbẹ́ẹ̀ mọ gbọ́ tantan tí wọ́n ń polongo wọn lórí rédíò káàkiri ipò àìrìnà kàwé tẹ wà yìí. Àìrìnà ka Báíbù, ẹ lè ka Kùránì, kòtùlẹ̀ yín wò, ojú yín ó wá ń jọ gegele. Ọmọ ló ṣẹ̀ṣẹ̀ ń fa ẹlòmíì ní tẹ̀tẹ́ kó tó lè jáde. Só tipẹ́ ló ti yín lẹ́ti wà lẹ́nu ẹ̀. Àbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ẹ dákun ẹ farabalẹ̀ kẹ ẹ gbọ́ nọ́mbà yìí. Ẹ̀yin ẹ pe nọ́mbà yìí o. Àwọn lọ́lọ́run ọba àmíràn gẹ́gẹ́ bí olùgbàlà fún gbogbo àwọn tó bá lárun ojú, ó yá ẹ mú báyìí kẹ ẹ̀kọ́ nọ́mbà ń kalẹ̀ báyìí: 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ̀pẹ̀ 070-38-61-5168 070-38-61-5168 nọ́mbà Bàbá Òṣùlá ni. Bàbá Òṣùlá ló sọ wípé tí àwọn bá sì ń bẹ láyé, táwọn ń bẹ lókè ìpẹ́, kò sẹ́ni tí ó mọ fìgò sójú kó tó lè di pé yóò mọ ríwé kà tàbí kó tó tẹ kọ̀ǹpútà. Ìmọ̀ fìgò sójú kàwé, ìmọ̀ fìgò sójú ka Báíbù kìí jẹ́ kí ènìyàn múra sí ohun tó ń yọ lẹ́nu nínú ojú. Ẹ wò ó, ohun tó ń yọ ni lẹ́nu nínú ojú la bá mójútó. Ka ẹ̀jẹ̀ ká fìgò sílẹ̀, ẹ wò ó, ẹ̀jẹ̀ ń tú bàbá sílẹ̀. Ẹ̀yin kẹ́ ẹ wá gbọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn. Ẹ̀kú kalẹ̀.
1: Àti àti pariwo lọ́jọ́ tó ti fẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ò máa dé àdó.
2: Gbogbo ènìyàn lọ́rùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yánà ó b
1: ti fe ka bo ta te bere
2: e ti nawo nawo o ti su yi e ti fe gba kamu
1: o ma le gba
2: kamu aburu
1: chronic infection lo njo wa lenu to ti wa de konarun
2: to si akoba foju wa bi ati sayewo
1: won ni apoju suga ni o je ko du wo clear
2: ona meteta ti soro du le gba wa
1: e baba fula
2: le wi ati gbogun to fi le ko du e
1: goro lenu baba o fula gangan
2: tori enu olofa lati gba mo ta o
3: so nje mo tun ki gbogbo eti to lanfani ati gbo wa pe aku dede akoko yi akanse eto ni latodo baba wa olawale osuolale ti gbogbo aye mo si osula haba eh baba ki won le mo pe eyin gangan le wa legbe mi e daruko yin fun amo nigeria
4: e ku dede asiko yi o ni bi gbogbo te ba tin gbo wa oruko temi ni olawale osu olale alase ile ise osula haba
3: baba eje nbere bayi ki gan la won apere ti eyan le ri ti o fi mo pe o ye ko won moju to oju ti fi riran lagbo ara
4: ese atokun ti eyan ba tin ri bi oye ti eyan ri kurukuru ta nwo koto to njo gegele ta den ti nbo lo kan ta doju won momo gbogbo igba le mo wa mi loju poroporo gbogbo igba loju elomi ma se pin bi funfun lelomi ma ri o ye ka tete ma ki sara pe ipeninja kan tin sele si riran wa niyan
3: se mo wi pe beyan ba fe lowo oju ni o fi rin ajo ti o fi do lowo laye beyan ba lowo ti o fe ko lo le oju ni o fi ma toju owo to ni o tun mo se pe oju la ba kokko moju to lagu ara baba ogbon wo le ndasi bo le se se to je pe awon ti won wa sodo yin ti won ba iran lowo lori aisan ati awon nkan to le ma koju lagu ara nipa iriran ona wo le ngba ogbon wo le ndasi
4: ese atokun oro wa dabe npe nkan ti olohun ba ti yonu si se en ba tun wa fi dara se lo ma ndabi dan o se ri agbekale ile ise wa yi agbekale lori ododo lori kafewe ati gbose itoju isoro tin koju iriran eda yi baba olohun fi fun wa tenu ko o tete polu ko o
3: kin to gba yin lalejo lori eto yi emi fun ami ti se wadi daada baba be ba fe foju kan yin bo won se le ri
5: head office wa wa ni ilu ikorodu e bo le ni agric bus stop e so pe n lo si asolo ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re Odo Arawa Street number 30 ebe Rosula Abambe atun wa ni Ladipo bus stop ni Ikeja Long Losodi ni bi bridge elese yen erin siwaju eri Majok filling station te ba ti debe shopping complex to wa legbe re Magnet Shopping Complex e wonu re e bere Osula Abambe eyin ti Sagam te ba ti de Ilaye roundabout e wo inu haki won yen ti won ko Ilaye si Gadagba e wo be ni waju CAC Church e bere Osula Abambe
3: elomi itiju ni ojo jade itiju pe se aduru mi san godo gbo pe mo nwa ogun oju kaaki abi mi oriran daada baba imran wo le ni furu awon eyan be
4: ibaran mi fun iru eyan be yen ni pe won ni ami mara ki npe loruko aisan je tun mi sita ki nfi on sile on loruko re keji nti ba nse eyan te nba fi mara won to won o fe ko fohun sile niyan e tete be se ngbo e mo fi gbalado la e mo bo lori ise iwosa ibile olodun lo fi ran wa o
3: baba ki la won asiri ti baba yi lo tori pe kin to mo yin ni mo tin gburo yin osula aba osula aba pa julo lori toro olojude yi nipa pe keyan oriran kedere tabi to ba je bi ene pe iriran eyan oja gerege ko kilea boye lo mi en to ba sumo ko ni ri afi ti an ba mu jina si isowo wa ko elomi tori pe ko riran ni ojo wa ko mo to fi gba driver elomi ranso ranso nti o je ko sise re mo ni pe oju yen ko sise bo se ko sise iyen be o baba se ajogun ba ni abeyin na lo ko
4: ese atokun se ri ise itoju oju nilana tibile ati awon aisan mi to nfa sababi re ajogun ba ni o ise egbon baba temi ni nigba na lo mu gbo wa lo ma wo wa a ro pe won fi yaje wa nigba na
3: ba kan ran yin se
4: se wa ri igba ti a wa bere si nse ise yi ta wa ba dara kekere a wa dabi dan nigba ila to wa mo yi pe ase o da keyin o farabale ato da keyin o joko tagba
3: baba e je nbe bayi tori opolopo na fe bere lowo yin pe igba gbo opolopo ni pe nteyan ba fe lo soju o lati kan sinu oju ṣugbọn ngba mo dele ise yin mo ri pe gbogbo n te se kale fun itoju oju yi ko si ti won kan soju nbe mi mu ati lilo ni
6: esun te ba re lomi to ba pe wa baba awon ti lo ta won bi kan o se se pe ta won ba dodo yin mu kan kini sa won loju ni awa la mo wa so fun e pe e lo fokan bale ni ile ise ti wa o gbogbo ewe ati gbo ta nlo se itoju oju ẹnu báyìí lẹ ti gbà ló ẹ sì máa wá fìlì ẹ lójú. Gbogbo àwọn egbògi tá a fi ń ṣe ìtọ́jú ojú àti àwọn àìsàn tó lè fa sábàbí ẹ nílé iṣẹ́ wa lílò ni sẹ́nu.
3: Kìí ṣe pé wọ́n kàn sójú àṣírí kan nìyẹn o. Bàbá ó túmọ̀ sí pé òótọ́ lọ̀rọ̀ táwọn oníwàádìí tí wọ́n ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ń ti ń dààyàn láàmú nínú ojú àti inú lọ́hùn-ún. Lọ̀pọ̀lọpọ̀ ti ń wá jíjẹ mímu ẹlòmíì ó wà lára tó ṣokùnfà tí ń dààmú rẹ̀ lójú. Bàbá wa níṣẹ́jú kan tó kù yìí àwọn èèyàn lóríṣiríṣi ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tí wọn báyìí tí ì ti gbòbọ ojú wọn lè kàwé. Arábìnrin kan tó wá sọ́dọ̀ yín tó jẹ́ pé ó lóun ti ń lo ìgò láti bí ọdún bíi mẹ́fà ṣùgbọ́n ṣe tóun wá tóun lo àwọn egbògi yín òun jùgò lẹ̀ fáṣán ìní èyí tí wọ́n fi ń ṣe oge nìkan nílò báyìí.
6: Bàbá tẹ́rí abalábí tẹ́ dùn mo tún fẹ́ sí àwọn èèyàn wa ní làákàyè nílé. Ṣé rí èèyàn tí ojú bá ń yọ lẹ́nu tá ń súré lọ rè gbàgò ọ́ dàbí ẹni pé èèyàn ń gbìyànjú àti sún wàhálà síwájú ni o. Torí tẹ́ bá lọ bá wọn tẹ́ complain pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ojú yín wọ́n á fún yín ní gò kan.
3: Wọ́n fún yín ní gò.
6: Tẹ́ bá tún padà lọ wọ́n á tún mú gò yẹn wọ́n á tún change ẹ̀ fún yín.
3: Ok wọ́n máa pààrọ̀ gò.
6: Bẹ́ẹ̀ni atọ́kùn ṣe wá rí gbà tí ojú bá wá kọ sẹ́ tí ò rí nan mọ́ rárá. Kò wá sí júpítà ìgò kí ni mo wí atọ́kùn.
3: Bẹ́ẹ̀ bógò yẹn ṣe lè lágbára tó.
6: Tó lè wá
3: fi sójú.
6: Tó lè mú ìmọ́lẹ̀ wá sí ojú tí ò rí nǹkan kan mọ́.
7: Ṣé ti ẹni tó lòun lọ sílùú òyìnbó lọ ṣe ìtọ́jú ojú ń bẹ̀. Tó padà dé Nàìjíríà wá ń bí. Odidi ọdún mẹ́wàá bako ló fi ń rí kùrukùru. Tó sì wá sí iléeṣẹ́ wa. Tí ò lòdù ewé àti gbòlọ́ lọ́dọ̀ wa. Tọ́lọ́run sì ṣe yanu.
3: Bàbá eléyìí báyìí ọjọ́ yàn lójú pé egbògi téèyàn lè papọ̀ mọ́ra wọn tí ó sì lọ mọ́ tọ́jú ojú láìsí pé èèyàn kan sójú ìyàlẹ́nu ńlá gbáà ni onílẹ̀ Yorùbá Yorùbá à ń gbìyànjú o. Bàbá kí n tó yọ̀ǹda yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí 070-38-31-61-68. Bàbá irú àwọn àìsàn wo ló lè ṣokùnfà ìṣòro ojú. A mọ̀ pé iṣẹ́ àbínibí yín ni tẹ̀jọ̀gúnba àjẹbíre lọ́dọ̀ tí yín irú àwọn àìsàn wo ló lè mọ ṣokùnfà ẹ̀.
6: Ẹ ṣe àtọkùn èmi a máa sọ wípé ẹni tó bá mọ̀ kó ń dì mọ̀ láti ṣe ìtọ́jú ìṣòro tó ń kojú ìrí rẹ̀ dá tí ò bá ní ìmọ̀ lórí àwọn àìsàn kọ̀ọ̀kan tó lè fa sábàbí rẹ̀ olúwa rẹ̀ ò mọ nǹkan kan o.
3: Bàbá ẹ bá dárúkọ bíi mẹ́ta ń bẹ̀ a mọ̀ pé ó pọ̀ tó lè máa ṣokùnfà irú àwọn àìsàn bẹ́ẹ̀.
6: Ẹ ṣe àtọkùn àpọ̀jù ṣúgà ó jẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ní chronic infection rí ó lè ṣe okùnfà ìṣòro tó ń kojú ìrí rẹ̀ dá paríparí rẹ̀ ni ò gbólógbò akọ náà.
3: Ó túmọ̀ sí pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn olórí àwọn okùnfà tó lè fà á kéèyàn mọ́ ìran dáadáa ni.
6: Bẹ́ẹ̀ni atọ́kùn.
3: Ẹ sọ̀rọ̀ àpọ̀jù ṣúgà lẹ́ẹ̀kan tí èèyàn bá ń ṣàkíyèsí àpọ̀jù ṣúgà lágọ̀ ara ọ̀nà wo ló fi lè gbà pé òun ti ní àpọ̀jù ṣúgà irú àwọn ara àpẹẹrẹ wo ni ọmọ rí.
6: Ẹ ṣe àtọ́kùn ìbéèrè tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi yìí ìbéèrè tó kẹnu ni o. Tẹ́ ẹ bá ń gbọ́ ikú ń bọ́ mọ́ rìn ọmọ ò tètè fura àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o kò ní mú wa o kò ní mọ́mọ́ wa o. Gbogbo àwọn tó ti mú ọlọ́run lọ́jọ́ èmi bá ń tún wọn lẹ̀. Tí èèyàn bá ní àpọ̀jù ṣúgà á dàbí ẹni pé ayé ń ṣe olúwa rẹ̀ ni. Ẹ̀rẹ́ lómi kọ́ọ̀bù omi kan ló mu bíi mẹ́fà ni ó fi ṣẹ̀yọ́ ẹ̀ padà. Bó ṣe ń mumi bẹ́ẹ̀ lọ́nà ọ̀fun rẹ̀ ń dry. Bẹ́ẹ̀ bá ti rí èèyàn tó ní àpọ̀jù ṣúgà àpọ̀jù ṣúgà yìí ló máa ń siwájú tí ìfúnpá èèyàn tí ó fi bẹ̀rẹ̀ sí ń ga tí ìfúnpá bá ti wá ga tó já síkè ẹ mọ wá rí ẹni bẹ́ẹ̀ tán bá ju nǹkan lẹ̀ gbì àyà wọn àṣàdédé já. Ṣé rí ẹlòmíì tí ṣúgà yìí bá ti lọ tó ti bọ̀ tó ti wọ inú iṣan ara wọn á wá jẹ́ kó bẹ̀rẹ̀ sí máa rẹ gbogbo iṣan ara. Wàárẹ̀ ẹlòmíì wọ́n á gbẹ́sẹ̀ lélẹ̀ á bẹ̀rẹ̀ sí ń kan mọ́ ìrùbùsọ̀ méjì á di wàhálà. Ẹlòmíì tó bá gbẹ́sẹ̀ lélẹ̀ báyìí tó bá fẹ́ gbẹ́sẹ̀ á dàbí pé wọ́n de blọ́ọ̀kù mọ́ wọn níbàdí ni. Tí ṣúgà bá pọ̀ jù nínú ara kì í jẹ́yìn orórun sùn. Tí ṣúgà bá pọ̀ jù nínú ara òun ló máa ń siwájú tó máa ń mú kí ẹlòmíì kó la ojúlẹ̀ tí wọn ò ní rí nǹkan kan mọ́ rárá.
3: Bàbá wa sọ̀rọ̀ nípa chronic infection ìyẹn àìsàn àrùn téèyàn kó látara ìbálòpọ̀. Akọ náà ń kọ́ tẹ mẹ́nu bà lẹ́ẹ̀kan tó bá yẹ pé tó bá ń ṣèyàn lágbo ara ó lè fẹ́ ṣokùnfà ìrìnà déédé.
8: Ẹ̀sìn atọ́kùn ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látorí chronic infection tẹ́ ń sọ yẹn. Torí pé àwọn tí nǹkan wọ̀nyí ń ṣe wọn yìí tètè kíyè sára kó tó wá jọba lódokùn. Ẹ̀sà téèyàn bá ní chronic infection wọ́n lè kọ́kọ́ máa rírú àwọn àpẹẹrẹ wọ̀nyí ìsọkùnrin ìsobìnrin ojú ara lè kọ́kọ́ máa yún wa tí nǹkan kan máa jáde wá látojú ara tí ò tẹ́ wa lọ́rùn bínú ṣe ń kùn gbùrùgbù bẹ́ẹ̀ ni gbogbo ara a máa gbóná ara máa ta ẹlòmíì láì fi atapara tó bá wá lọ tó bọ̀ tó wọnú ẹ̀jẹ̀ a wá lọ di kòkòrò abẹ̀jẹ̀jẹ́ gbogbo ibi tó bá wá wọdé nínú àgọ́ ara a wá máa fún bẹ̀ẹ̀ ní wàhálà. Ṣé ẹ wá rí chronic infection tá à ń sọ yìí òun náà ló bí akọ náà run tẹ bá ń gbọ́ ògbólógbò akọ náà run nbìkan ló ti bẹ̀rẹ̀ ṣé rí ògbólógbò akọ náà run tá à ń sọ yẹn tẹ bá rí ẹlòmíì tí náà run bá gbá wọn mú àánú ọlọ́run ó ṣe yín fún wọn tẹlòmíì bá ń bẹra báyìí tí bá ń yúnra báyìí ní bus stop kò tiẹ̀ nífẹ̀ẹ́ wò bọ́yẹ́ nìkankan wò ń àfọ́kù gòńpẹ́ lápò ẹlòmíì tó bá dé bus stop ń bí ọba ká wọn lára dé tí wọ́n bá ń fi ń bẹra kùràkùrà báyìí wọn ò tiẹ̀ ní mọ̀ pé ibùdókọ̀ làwọn wà. Irú ògbólógbò akọ náà run yìí ni máa ń wọ́ sí èèyàn lójú tí máa wá ba ojú jẹ́ àwọn bàbá ọjọ́ wọn nígbàgbọ́ pé ẹni tó bá fẹ́ ṣe ìtọ́jú ìṣòro tí ń kojú ìrìnà ẹ̀dá tí ọba mọ̀ nípa oògùn kan tó lè kojú ògbólógbò akọ náà run onítọ̀hún ò mọ kankan o kéèyàn wú ti gbòǹgbò ti gbòǹgbò nítorí pé ẹsẹ̀ kan kìí déédéé ṣe atọ́kùn wọn ní ẹkún ló gbá ikun wá. Gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí ìríran ẹ̀dá ó níbi tí gbòǹgbò rẹ̀ ti bẹ̀rẹ̀. Bàbá wa wú gbòǹgbò rẹ̀ yóò dàbí ẹni pé èèyàn ń gé igi lórí kò mú tegbòtegbònú. Tí mo wá fanu wàárẹ̀ lómi wọ́n ti lọ ṣe ojú bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹta ẹ̀jẹ̀ á bí wọ́n léèrè kí ni ìdí rẹ̀ tí wọ́n ṣe fi ń padà síbẹ̀. Oògùn tí ń ṣe wọ́n tegbòtegbò ni èyí tó wà lójú nìkan ni wọ́n mú nílé iṣẹ́ òṣùnà àbá ńbẹ̀ la ti ń wú gbogbo ìṣòro tí ń kojú ìríran ẹ̀dá àti gbogbo àwọn àìsàn tó ń fa sábà bí ẹ̀ tegbòtegbò tẹ̀ wá ní gbúrò rẹ̀ mọ́ gbogbo tí ń jẹ́ tọ́lọ́run.
9: Tuntun lélẹ́yìí o láti iléeṣẹ́ òṣùnà àbá òṣùnà extra bitter ló ń jẹ́ bọ́mọ kékeré tàbágbàlagbà bá ń jẹun tódùn àfi kẹ́ ẹ yà lọ ní òṣùnà extra bitter nínú ilé o ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kara yín tó wúwo kó fúyẹ́ ẹ fẹ́ mórìbọ́ lọ́wọ́ ìgbọ̀nsẹ̀ tó le koko tó ń fúnni ní tíà ẹ máa lo egbògi alágbára bí ara òṣùnà extra bitters gbogbo ìdọ̀tí tó ti dì sínú iṣan ara wa tí kò jẹ́ kómi ara àti ẹ̀jẹ̀ kó rìn lọ síbi tó nílò ẹ̀jẹ̀ tó wá fa kápá wo máa wúwo kẹ́sì wo máa wúwo ìrìn díẹ̀ láàrin àwa mi gúlegúle ẹlòmíì á gbẹ̀sẹ̀ lélẹ̀ ṣe ló dàbí pé wọ́n tẹ láìlọ́ọ̀nù mọ́lẹ̀ àti bẹ̀rẹ̀ ń dogun àti nàró ń di wàhálà ṣe ló dàbí pé wọ́n de búlọ́ọ̀kù mọ́ ẹlòmíì níbàdí òṣùnà extra bitter ní kẹ́ ẹ máa lò ó máa ń rẹ̀ wá tẹnutẹnu ògbólógbò infection tó wà nínú ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ lòṣùnà extra bitter ó fọdànù káwa móríbọ́ lọ́wọ́ ara yíyún ara títa ọwọ́ àti ẹsẹ̀ tó ń gbọ̀n rìrì ògbólógbò kòkòrò inú ẹ̀jẹ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ń bá àgọ́ ara wa wọ̀yà ìjà gbogbo ẹ̀ lòṣùnà extra bitter kájú ẹ̀ etí yín tó ń pariwo nǹkan tó lẹ̀ mọ́ wa lọ́nà ọ̀fun tó ń ṣe bíi kápọ̀ tẹ́ ò dẹ̀ rí pọ̀ iṣan ara wa tó ń fani so dẹndẹn ọmọkùnrin tí kò lè ṣe ojúṣe lọ́dọ̀ ìyàwó ẹ̀ òṣùnà extra bitter ní kẹ́ ẹ lò ó fọ gbogbo ìdọ̀tí inú ara àti gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tó wà níkùn wa dànù káyé ṣàròyé apá ríro ẹsẹ̀ ríro orúnkún àti gbogbo ibi tó ń dùn wá nínú ara tá a ti náwó sí inú wa tó ń kùn gbùrùgbù ẹ̀yọ́ yín tó ń pọ̀ lápọ̀jù gbíngbin lẹlòmíì ń gbin kìn kí wọ́n tó le tọ̀ ẹ̀yọ́ ẹlòmíì á máa wá ṣeré òṣùnà extra bitter ní gbogbo àwọn ènìyàn pàtàkì ń lò tí àlàáfíà wọn fi ń jẹ́ pípé o ẹ wá gbọ́ o àkíyèsí kan pàtàkì rèé tẹ́ ẹ bá ti ráwọn kan nínú ọjà tàbí níbikíbi tí wọ́n gbé spíkà sílẹ̀ tó ń pariwo ògùn iléeṣẹ́ òṣùnà àbá àwa kọ́ la rán wọn níṣẹ́ o gbogbo iṣan ara tó ti dòkú tẹ́ ẹ bá ń lo òṣùnà extra bitter gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò òṣùnà extra bitter ojúlówó egbòogi ajísanni àwọn ibi tí ẹ ti lè rí òṣùnà bitter òṣùnà extra bitter nìwọ̀nyí.
5: Head office wa wà ní ìlú Ìkòròdú ẹ bọ́lẹ̀ ní Agric bus stop ẹ sọ pé ń lọ sí Asọ́lọ̀ ilé epo tó dojúkọ Asọ́lọ̀ bus stop yẹn street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Odò Arawa street number 30 ẹ bèrè òṣùnà àbá ńbẹ̀. atun wa ni Ladipo bus stop ni Ikeja Long Losodi ni bi bridge elese yen erin siwaju eri Majok filling station te ba ti debe shopping complex to wa legbe re Magnet shopping complex Magnet shopping complex e wonu re e bere Osula Haba nbe eyin ti Sagam te ba ti de Ilaye roundabout e wo inu haki won yen ti won ko Ilaye si Gadagba e wo be niwaju CAC Church e bere Osula Haba nbe
10: e le pe wa sori ero ibanisoro yi o 070-38-61-51-68
11: WhatsApp number one sini.
10: Aoni fa isan lo gba o